0: ṣe ìyá dọkítọ̀ ká mo ṣe jánàlá ṣe láyé nga sangre mo mọ james yóò tí ń bá ṣe ìdápá nka yéésù mi dọkítọ̀ káwo pàrà ṣe nìyí káwo wèrè mi kò á rù kí mo wù sọ àgbọ̀ nánú hẹjẹ pọ̀ ọ̀nà kò á hẹn búga ń bá tilẹ̀ hẹ ya tó mú ha àlàjé
1: GCK
0: ìlú lámì ṣàkóńbó wange kúmi ẹ̀ka mòye sọ́gà ọ̀sà kájẹ̀ níyà ń ga kọ́ òjìjì ní ìbàbọ̀ náà mọ̀ ń pàrọ̀ bẹ́ẹ̀ máa ń gbà pàrọ̀ iná bẹ́ẹ̀ jẹ́ nkà mẹ́bi yé nkù àbẹ́ bi yé nkù àbẹ́ mọ̀ ń gùtì léga ń gùtì yéésù wọ́n gba ni ìyẹn ló zẹ́ni lè gbó kí wọ́ anga ha nga ngeri ṣì ń yà á yún la nzẹni náà gbó ha má ṣì yẹ yòòmà kí yóò dùn àyàmbá àlọ́ mbùdánà dùn àgbo pàkà àgbo múlu yémi fọlọ́ṣìpì wọ́mà fọlọ́ṣìpì pàkà àgbo ha má jìjì ṣáàtú nkúndó kí yóò mànìm gẹ́lù kí yóò ènìyẹ ní báyìí sẹ́hìn yọ akáàlà tì yọ ọ́ ha yàn nàhánì mọ́ òyẹ̀mí yá dọ́kítà mi kà á mọ́ ọmọ bí yé eku gà mọ́ bí yé kèm gà kà á mọ́ wàdà kò àtẹ ọ̀sà mi yá yá kèm pa mọ̀múnú kèm pa ngùdzẹ́ni ní ta gbókè la yéésù bẹ́ẹ̀ mangi bò ó wọ́n gbá ni ngùn nẹ́gẹ̀ kíla bíbélò yà ń pa ngùn ọ̀lù asáàgì kílè ṣe pa kàṣá tẹ̀lé ngó hóṣì wọn máa yú ẹ̀sì kìtì yéésù amen.
1: Amen. Interpreter.
2: Ẹ máa mi di Elizabeth Zugu Ofre Sekucha odi adansi ẹ ẹ fa nyankopa ya re sa wọn abrabọ mu ọsẹ nani n'ayẹ ni ya ẹna afei n'ani so tẹsi so na ẹnu ti ohun adie yie na otumi so nante yie na ọba aha yi ọdun ho to. Awurade sɛ awurade ba abɛsra no ha nanso awurade abɛsra no ne poma yi kora no wato atwene na afei sɛne odi adanseɛ no ɛsɛ ɔhunu adeɛ yie ɛsɛ ɔdi akɔneaba yie awurade ayɛ ɛnam deɛ awurade yɛ maa no nti ɛnyi awurade ayɛ ɛnyi awurade ayɛ ɛsɛ ɔnante ɔhunu adeɛ ɔyie awurade ayɛ ɛnyi awurade ayɛ ɛfɛm ɛre ɛtɔkutu ɛdi awurade adanseɛ. Na meti ya biwo me yefrumi ase hania enti omu ye operation enti omu ye operation no omu na menyem omu ye abofra no na omu ye eye ye friends entafo na omu ye operation ye no amane no emfri ho enti na tukru da ho na esa menko omo omu ye operation no no msankwe eti osofo bom pae no oka se be bia ye wo ha oni afesa to temini sato me efuru so nevrade asamiare na mitimi tiem na sese mitimi tiem mitimi jina ho mitimi bibia ese kura me efuru kura temini miemia first na miti na sese die evrade evrade ase osofo edawase inye evrade aye.